0: ahụ n'anya. Ndị iwu nụ udo dịrịkwanụ nụ, ụnụ aka o si wee ham n'ọnụ na ofu redio steshọn anyị nke bụ ESAN Binoculars, udo dịrịnụ ndị Igbo, ndị iwu nụ. Nnụ ya nọ bọsị ọzọ, anyị apụtakwa ka anyị kọrịnụ onye o si wee na-eme n'obodo, ndị iwu nụ. Ọya dịrịnụ mma n'ụtụtụ, dịrịnụ mma n'ehihie, dịrịkwanụ mma n'abalị. Ya gazienụ nụ ndị Igbo. A na-emekwu na-ekwu obodo ọ bụ na ndị Igbo na-adịrọ ahịa ada azụ n'obodo ahụ, ndị Igbo nụ. Nne Chezona, onye na-ekwu okwu a bụkwa ofu nwanyị na nwoke, Anyamele Good News Chukwu. Ya gazie.
1: Ekabosi ịrụrụ mmeri wakati n'ileshe redio ESAN Binoculars Uromi. Etetisi amakori rẹ. Comrade Solomon gbé ìgbésẹ̀ ọlọ́pàá Edo yìí. Ó rọ àwọn ọlọ́pàá láti ṣe iṣẹ́ pẹ̀lú òtítọ́. 4,000 àwọn ará Edo yóò jàǹfààní nínú ètò ìṣègùn abẹ ìṣedúró. NAMDA fún ìjọba àpapọ̀ ní ọ̀sẹ̀ mẹ́ta láti pèsè ìbéèrè rẹ̀. Ó kìlọ̀ fún ìdáṣẹ́sílẹ̀ iṣẹ́. Olúwa Dámiláre ni oníròyìn fún tèmi. Ẹgbẹ́ ìròyìn.

ẹ̀kọ́ ìṣègùn àti ẹ̀kọ́ ẹ̀yìn NAMDA ti fún ìjọba àpapọ̀ ní àkókò ọ̀sẹ̀ mẹ́ta láti parí ìjíròrò lórí àwọn ìbéèrè wọn. Àjọ náà sọ pé tí ìjọba kò bá mú ìlérí rẹ̀ ṣẹ ní àkókò náà, wọ́n lè bẹ̀rẹ̀ iṣẹ́ ìdásílẹ̀ iṣẹ́. Ẹgbọ́ àkórí ìròyìn lẹ́ẹ̀kan sí. Comrade Solomon gbé ìgbésẹ̀ ọlọ́pàá Edo yìí. Ó rọ àwọn ọlọ́pàá láti ṣe iṣẹ́ pẹ̀lú òtítọ́.

0: Yeah, we global.
1: Let's go.
0: We sing flex for calm and sing the fight.com. We stream your dream till it's worldwide.
1: Starks.
2: Ti a fura si pe o lo video iro fun ideruba. Ogagun omi Nigeria gba egberun 24 epo lita robi ti a fura si pe won ji ni Rivers. Oluadamilare ni oniroyin egbo iroyin na ni kankan. Awon amoye ti kede ikilo lori bi awon omode se farahan si ọtí ni kékeré pẹ̀lú àwọn ìròyìn tó kan ọmọdé ọdún mẹ́sàn-án. Wọ́n rọ àwọn òbí láti àwọn òbí àti àwọn àgbàlagbà láti máa ṣe fún àwọn ọmọdé ní ọtí tàbí rán wọn ní ohun mímu ọlọ́tí. EFCC ti mú ọkùnrin kan ní Edo tí wọ́n fẹ̀sùn kàn pé ó ń dẹ́rùba obìnrin kan láti fi fídíò ìhòòhò rẹ̀ síta.

Ọ̀nà sí ọ̀tọ̀ wà ní kúná sẹ́wọ́nà, ọ̀kí mú iná rẹ̀ yín gbé jọ́rẹ̀ wí gbé wí ọ̀tọ̀ ẹ̀dù. Nọ́kẹ́ kí ẹ̀dù ní máa kọ́ yé, ebi sí nà tí a ní iná gbé rẹ̀ dáin. Ọ̀nà sí ọ̀tọ̀ wà ní kúná sẹ́wọ́nà ẹ̀dù, gọ́vnọ́ sì ní tọ́ ọmọdé ó pẹ̀wò. Ọ̀kí lọ́ ìwẹ́kẹ́ yìí, Shine Agenda, nara mi ege nye jiriwe ki jase ne. Ono kiri aki nara mi edu we na vai. Na mi ege nye ekino kiri aki nwe duru baru uku. Edu Health Insurance Commission. Iwe bire luo kire kire ye. Oyi imi na che aki lufu adoro bo wakma. Nene ze bocho insurance plan. Oda vino wekba. Oda re wigo no hukbe. Bumi go kire 18,000 lira bano. Imi no serio. Imi ye no na mi ege nye aki mi ego indi e kobo indi e kwen indi e orita bo vai edo.